mi ò bá omi kò lè àì tẹ kọjá dáadáa ẹfi sáà kékeré lòkè ń bí ọgá díẹ ọwọ díẹ kọ wà nù wé o ṣe pàtàkì hàn tọ́ọ̀ṣì ìjáné àbí bí ẹni àdí onípìlìkà ẹ̀ kọ wà nù ẹ̀. bẹ́ẹ̀ ti pé omi ti ń lọ lókè kọjá ó ti ń wu ilé wu làbí ohun òní ẹ̀jọ́ ń gbé wọn léwu ẹ̀ mọ̀ ṣe kẹ̀kẹ́ yẹ́ kọ́ tó fi wéwu kóhun kọ́yákọ́yá kẹ́kọ̀ọ́ láyé gbẹ bẹ́ẹ̀ kẹ́ kẹ́ ṣe pàtàkì iléeṣẹ́ ilẹ̀ benin yẹn ń ṣe àbójútó ààbò ọmọ ìlú ń pè gbogbo ẹ̀yàn ọmọ ìlú láti wà ní ìtají láti gbẹ́ ìgbẹ́sẹ̀ yẹ kò ní kó ń léwu àti láti tẹ̀lé ìlànà yẹn làkalẹ̀ hàn kẹ́lẹ̀ fi dáàbò bo àwín àti gbogbo ònẹ́wí hàn lápapọ̀ nínú ìdènà ìyẹn lọ́wọ́ àti ìṣesí dáadáa a lè dí ewu kù bọ̀ ká sì gba ọ̀pọ̀ ẹ̀mí là bí ẹ̀wà náà tó làbí ẹ̀ nílò ìyẹn lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ ẹ̀pẹ̀ 118 ìkéde ti láti ojúlé iṣẹ́ ilẹ̀ benin yẹn ń ṣe ààbò ọmọ ìlú ọba ń pè ní abp.

0: Igbo gbà. Wọ́n o wí sóun lọ bẹ jí fìtó yà dọ́ngba ẹni àfihàn òkun ayé yín sóun ká dọ́ngba pọ́n mẹ tí òun ká wúlúgbó náà tí wọ́n jà ìsàn lọ tí wọ́n kàn yín mẹ́ ọ́ àpọ́n àwọn tó lọ jí fèrè mí náà kọ́ kóbó náà lọ rí ló fìlà fò ẹ má gbà nùwà àjàn sọ́ọ̀lù sọ́ọ̀nù náà kó tiẹ́ lọ lọ dòun lánàá nùwẹ́ náà tó náà dọ̀ kó bá wà lóye àtò wá nù gègé gègéré bọ̀ mí jà bló hùn mí ni nọ́ lì nùpọ̀ ẹ tí ó bọ́ náà bló hùn yẹn mọ́ lọ bẹ jí fìtọ́ fi náà mí yé dé jẹ́ ká gbọ́ ọ̀pẹ rẹ́ náà tó hà mí gbẹ́ yọ ewé tó hà mí gbọ́ mọ́ mi náà gbé rán.
1: dàgbò chika mina yi àjọpàṣà jọbọ náà lè fa pè kanto nùwíwá lẹnu.
2: akako dàgbọn e dọkọ kó pẹnu kún fi wé a nùyí mọhùn wúlẹgbìdẹ kó wúlẹmẹ kó wípọnà dọ e lòmọ ye do xomadonu kún tọpọ sidazọ pansi sọnayọnuwe ọ e dasiwe àjòdàdó mọjẹmẹ fọtọhu mọhùn kúkú àlòkàn 73-44 fatawɛ bɛsi tɛnigbe kaka idɛ akɔsozangbelɛ bi gan tɛnɛmɛ zanzan idɛ gan tɛwɛmɛ gbadanu.
3: wɛn lɔ abms eda lɔdalɔ mɛ ha gahun itɔ hɔsanu kpenukudo lamɛ nanu ganji we ewadɔ ni sɔdɔ nu esi ɔdo tomenu mi.
4: alo bàjẹ́ rẹ ntumi tẹ tọ ha àmọ́ wẹ́lúwẹ́lú ṣe bolo ẹbọ kílẹ̀ dídé ya fọ kó mẹnu sim gba wẹ́lúwẹ́lú pípọ̀ ẹyin mi ka ẹnàmí ẹfọ tóró yẹ kúnà òun ta mi. ayi ẹni òun kọ́kọ́ lu celtics gan di yan inú ẹ nà mí kọ́ra gbọdọ kọlu kúọ́kọ́ lu fọ́n fẹ́ top appel tó yẹ ṣe ya kọ́nẹ́tà ìlímínẹ́tà gbọdọ ma mi sùn pan yàwó bọ́ àti ibẹ̀ top appel gbàdọ̀ kọ́dọ̀ ẹ̀ dèrò dèjì akọ pass connect pọ̀n tàtọ̀ wọn alẹ́ bẹ̀ kan tó whatsapp wẹ̀ a video stories wẹ̀rẹ̀ alamọ 466 mo ẹ̀yàn ka jùlọ ọba dulẹ̀ tọ̀ ìlímínẹ́tà gbọdọ̀ tsaka tọ̀n pan ẹ̀nà nawe 1.6 giga para kọ́nẹ́tẹ̀ wílé kakabọ̀ ẹ̀nà tiwẹ̀ asọ́jẹ̀ àdúkùkùn ọ̀ ẹ̀ fọ́lù yàwù sí 8199 diẹ̀lì bẹ́sì dẹ́yìn kàbí yàwù bọ́kà ṣùpẹ̀ àpọ̀ wà sẹ́ǹtì sàkúsàn wà.
1: ẹni tóró mi tọ́lẹ̀ wọ́n mi tán ìjẹ́mi sí filẹ̀ dàgbò jí gan mìíràn sọ pé lòpòlòpò ìtàn rẹ̀.
0: nùgbọ́n ẹ̀sẹ̀ kárí àlìgbọ́nà bọ̀ mìíràn dọ́mẹ́jì pépé ní ibi ẹni tó tán bọ̀ iná dúró tajì ọyìn kò kárí kò àtọ̀nukún òdòpógọ́ 66 anniversaire ẹni ìrònà dúwẹ́yọ mìíràn tó mẹ́jì ìrìn àjìrà fídé fídé ló ìkànnà àjìrà fídé lélọ́ ayé tí iná yìí lónà tẹ̀ǹdé ní tó bá jẹ́ àkóbọ̀ nǹkan tọ́nu ẹ̀yẹ́ mẹ́yìn mẹ́lẹ́ lónà dàkọ́ fọlẹ́ ìnàdí yọ mi náà tọ́nu bẹ́ẹ̀ jí ìrà yọ jìrà lọ́wọ́ ẹ̀bọ̀ bẹ́ẹ̀ sí sún mi dìde sí àsán tán nù kọ́ tán gọ́gbé kẹ́kẹ́ jà ẹ̀yìn àfọwọ́ sún sí àsán tán òwe gọ́gbé yọ ìrà tó ń dínde ẹ̀dẹ́ sí ẹ̀fà mẹ́ ibi yọ́rọ́ bẹ́ẹ̀ mina gbọn alivla ee gbọn pẹlu tẹn golden tulip sin òfinẹ ye alivla nukọntan era lọmitan miyanmẹ ye mi gbọn fẹnẹ ọ mina ajẹku tó nu eyan akoroji sin tẹmẹ ero fẹnẹ lo na wa boulevard odeji fẹnẹ alida kóde fẹnẹ alivla pẹbide fẹnẹ lo ajẹ eyin sohun kilintan sin paadi eyi lọrọ poklotu dupọ autonome de koto nu mina jẹ fẹnẹ ere mi hẹn mina ife mi kò gbé apade bọkwe tí lo yin dọmẹji mi mẹ imẹ lelo dàgbọ sin o sohun kilintan ipọ autonome kutọntan mina gbọn alọmitan miyanmẹ alọmitan miyanmẹ mi gbọn yọ miya gbọn malimali do eyin o agoro jesu tẹmẹ yìí lọdọ esplanade des amazones wẹya lona ajẹku donu amazon si otẹmẹ lona gbọn eyin golden tulip si òfinẹ mi gbọn fẹnẹ tagbadi tiyan hun egbọn fibo titi mẹnudo poropo mi tan dọmẹji fiyin filo yan sinkan dako ina pẹnu kundo kponoso atẹwọ yẹrù bibi yẹrù poropo mi tan dọmẹji sẹn eyin kodo nuwe na dọnu mi do poropo ra pamọ kọtọ pe yọ mi kẹ́kẹ́ ló kó ètò tóbi ń dá èmi yèrè jì ní kalẹ̀ gbọ̀n fi ló lẹ́dọ́mẹ́jì ó lẹ́lẹ́yẹ náà nádó wà sọ́mọ̀ nǹkan tán mi jẹ̀mẹ̀dẹ́ sísìn pípẹ́pẹ́ ìnádó ọ ẹ̀nà dọ̀ǹdé ń de gbèrò aliyé mi máa sánà gbọ̀n dìyàn lẹ́wọ́tú mi gbọ̀n fi ó dó gbèrò pórópó mi tọrọmẹ́jì mi ka bí ọkọ̀ sọ́kẹ́ tó nuwé mọ̀ nǹkan tán nádó gbèrè tó omi wòwú mi á tọrọmẹ́j sẹ́wọ̀n ẹ lọ́dún bọ̀ mí ti dóoru púrúpú mi tán.
1: ó tí ó ń jẹ́mi sí filẹ̀ mi àdó mi lọ́jà akọ̀rẹ́nu kan chaolo sutan achai sutan atinta àríjẹtan ro akọrin kọfẹ àdọ́gbẹ tómẹtán òkẹ́nu zinatan dosu adoko midopọ odọfọnà àwádà kẹsùtàn ọlẹgbà òbókẹkẹ a wano o sokute o namedi o degeno to suton yebi sesedo a koni koveton a sukusi nanjino to su o rosalina emeyin o fijiji o su nanjaton yi matin to sin o novi sunu novi yonu yebi sese gonfipoto o ouve o darupan lobodo mevivena emiton o to emiton o yonlo emiton atavi emiton o Dosu, Merajo, Dosu, François, Jesus, e no yodo o tri-trié, e selon nous maou, do azan, a fotonokun, o wego, do hueton, o kanwe, o wewego, me, azan kreundewe, e je, le bodoyen, o moito, e kako mo yekwenon, o we, on tion ni waton le le, e to impoyo, a hozangwe, azan, o go, son eleme mide do kan, a tomeon, e na yi matin to sin tionoten, les anges, e rouzou panukon, o klonji, a lavorwe, a pome kalaviton, e beho kan, e neon, e na te matin to lbo susu de kayo, e an foro titon do foje, o finayon, do alivla a tongo, e minamo mejo pante noa doine tubo wa ko kantanton disakambo khaekwe enatin gbedo yeku no kweto bon pasteur ton e do kachenwe le bo ranji peta e o shallo o wangaton ye yiwe nanu nu wa mo koton lo bona yin o biblo to e wa ko gan owodopo o yesu e yin me wi pon to yo enayin o fi foto ba vizinlio ena ho do matin to sin kwedo voje finayon finen jobo sibigbe asan owodopo go gan tanton din nu kwe ko e an tite lo borido a misa bo kantene huo e na bla misa chison lo yekwe nan kwe do pon pasteur e do kaje on fine bo kan lo kwa huo e na yi mewa mede sin chonon do o foje o fina yon o fine akoun zan kwa zan wo lopo go kanten wye a tarime zan ten yon e na blo kudido sin a misa kwo do o nou we de sin wakman lo yekwe nan kwe do pon pasteur ton do kaje on fine on tito men ene on le diwe do pro kwa mitele minazon bonan si hounon nou amon le Gudu.
0: Sisi jaha tata renu idon toto ko agweton do ajigudon yi. O renu konkan Francisco Pereira do agweton. Renu Pereira ton do agwe erupo do kuton fi. Renu krino ton do agwe erupo do elflesan kbaji. O renu o chamanyanton do gran popo. O renu akapo viton do akwabangbo. O kondidon morupo o renu o fotunon o kube azan do ronsi patono ton do agonin o kwekbo erupo alero o zongodon. Ako renu atamako ton do agonin kwekbo o doli. Ako renu tekiron ton do agonin kwekbo o wili. O merako o fotunon asogba o joseph. Enyi o toto ganda kwa asukusuwa. O renu o lebodo renu do tajono e fotuno regina akwavi en asiditanu o kokuvie o noye fotuno janine akbale en asiditanu anato o bidie o meraho fotuno nazer o renu akbante novisunu novi o yonu taunu yorovi sunuwea yonuwea morupo meraho akbante meda asiton kovitan lekman meraho patunu siton profitant le coin mais ma soeur au mime fortuna au massimilien au mais ma soeur au mime au merajo bukokosi adrien morupo ma soeur au mime merajo asuny au grégoire novisunu novi au nyonu matin toton le tajio merajo pereira moïse a siton fitant le itche tonton ma soeur au mime pereira lidi au en a sididanu a kakwe au merajo au tomenu au a siton bo da suto podo o fitan lekman na jiron to bena suto po fitan lekman me ma soeur me Pereira Antoine o asiton fitan le yete tonton o noy Pereira Charlotte e yin asidanu o apidie moro po asu etan fitan le yete tonu yete le ton me ro matin ton yete o fitan o braho o fotuno Wilfrid Mawena noy fotuno Aristide Doji meraho fotuno Cyril Alode medaho fotuno Brice Cedro noy fotuno Tete Giselle noy fotuno Billon o Marinelle morpo o noy fotuno Pensé Marcel meraho fotuno Palus Podo Abungbo Gaël o noy Akweku Awansu o Florentine Podo o Nina Podo o Lia Kantinpa renu boto renu khonton sa yebi konfi bodo di donu miere meji me mi ton fi fena manaon opere Sabine Afiavi Pereira e asida asididanu o fotunoi e soilo na kulun peru toru aidosun emi to kutu esin asanton wego ro kwiton.

Ìwé yín tó ṣe pàtàkì, fìtílà, ìṣáná, àti pàápàá jùlọ tó bá ṣeéṣe, ẹ̀rọ gbohùngbohùn tó sì ń lo píìlì. Tẹ̀rí pé àbò yín àbí ti àwọn èèyàn yín ó wà nínú ewu. Ẹ má dúró mú ewu kankan o. Ní kíákíá, ẹ kúrò nínú agbègbè náà tó ní ewu. Kẹ sì lọ sí àwọn agbègbè tí ìjọba pèsè kalẹ̀ àbí sí àwọn agbègbè tó ní ààbò tí àwọn ọ̀gá-lọ́gá ìlú wọn ò fi hàn yín níwájú ewu ìkún omi. Ìṣesí kọ̀ọ̀kan ṣe pàtàkì. Òun ló mú kí ojúlé ṣe orílẹ̀-èdè Benin tó ń bójútó ìdáàbòbò àwọn ọmọlú. Máa tọrọ lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọlú pé kí ẹ ṣọ́ra, kẹ sì hu àwọn ìwà tó ṣe pàtàkì. Bákan náà, kẹ bọ̀wọ̀ fún àwọn ìlànà ààbò láti lè fi dáàbòbò ara yín àti láti lè fi dáàbòbò àwọn èèyàn yín. Ní àpapọ̀, nínú dídènà ewu, ìṣọ̀kan àti ìhùwàsí rere, a lè dín àwọn ewu ìkún omi kù kí a sì dáàbòbò àwọn ẹ̀mí. Nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ àbí tí ẹ bá nílò ìrànlọ́wọ́, ẹ pé nọ́mbà 118 ní ọ̀fẹ́. Èyí ni ìkéde ojúlé ṣe orílẹ̀-èdè Benin tó ń bójútó ọ̀rọ̀ ìdáàbòbò àwọn ọmọ.

ìdọ̀tí omi fún àbọ̀wín àti ti ònẹ́wíọ́ ilé iṣẹ́ abépèsè ń pè yín láti tẹ̀lé ìlànà yé wọn yan. Ẹ mọ́ la omi yóò ti kán kọjá àbí bí omi ti ya wọ̀ tàbí ọ̀nà yé ipa omi lágbára púpọ̀ bẹ́ẹ̀ tẹ́ pé omi rẹ̀ kò jìnà púpọ̀ làbí kò ní lé ewu lákú. Ẹ mọ́ la ipa dò kọjá tàbí ọ̀nà yé omi ti gbà lóhùn bó tẹ̀ jẹ́ pé ọ̀nà yé ẹ̀ ń gbà lójoojúmọ́ fi lọ lóko làbí lọ́jà ni omi rẹ̀ lè lágbára làbí kò jìnà jù bá ẹ fi wò lọ. Ẹ mọ́ jọ ọmọ làbí àgbàlagbà kó sùn lẹ̀ apo làbí ńlẹ̀ńlẹ̀ ẹ̀kọ́ bíríkì jọ làbí egi ìdáyí làbí egi pẹbẹlẹ ọjọ́ ọ̀hún kó fi sùn bí omi ti bẹ̀ sí galókè làbó ti ń wọlé ẹjí gbogbo ni ó wà ń lé wọn kẹsì lọ lẹ́sẹ̀kẹsẹ̀ láì yé àbò dájú fi kẹmùdú omi nìkan pọ̀ ń tẹ́lẹ̀. Ẹ mọ̀ jọ ọmọ kọ́ ca é lómi àgbá làbí lípa omi làbí létí padò ẹ mọ̀ mọ omi yé ọ ya wọlé làbí omi yé ẹ̀yin sọ̀fọ̀ ní ìdọ̀tí ilẹ̀ ti kónú ẹ̀ púpọ̀. Ẹ mọ̀ gbé ilé yẹ kò le agbọ̀n mí àbí ilé yẹn kárẹ̀ tí àmì pé ó léwu láti gbé nu ẹ̀. Ẹ dáàbòbò gbogbo owó ewì yóò ṣe pàtàkì hàn gẹ́gẹ́ bá owó ìdánimọ̀ owó ilé iṣẹ́ owó ilé ìwé làbí owó ewì yóò ṣe pàtàkì fi hàn kẹ́ fi ọ̀nà àpò kẹyẹ omi kò lè wọ̀ kẹ́ tọ́jú ilẹ̀kẹ́ ń bí ọ̀gá díẹ̀ ń bí ẹ̀lẹ́kọ́ ẹ̀ẹ́bà ewé adìẹ màálù wọn lọ bí omi ti ń ga lókè púpọ̀ ẹ ṣe ìtọ́jú nǹkan ní wíwọn pàtàkì gba ewé yẹn mì oúnjẹ àti èèlò ní wíwọn kẹ́dà ní mànàmáná dò nílé omi ti gbà wọn bó kẹ́lẹ̀ dènà ewu onífàwín nínú lílọ bíbọ̀ wí bí omi ti lọ lókè bá omi ti gbà pátápátá wọn ọkọ̀ ojú omi yóò gbà àti àwọn olùkẹ́ ni kẹ́lò bẹ́ẹ̀kẹ̀wọ̀ ọkọ̀ omi iye kò ní ẹ̀rọ ni iye ó ní ẹ̀rọ ni tàbí iye kìí yẹ lè wọ̀ ẹ gbọ́dọ̀ wọ̀ tó kò péńpé iye kìjọ omi kó mú òní bí òní ṣubú lómi. Ẹ mọ̀ wọ ọkọ̀ omi iye òní ti wà nà ju iye iye ọyẹ̀kọ́ gbẹ lọ kẹ́sì tẹ̀lé ìlànà iye atukọ̀ àti olùdáyọ̀ sọ fín líyìn òjò. Ẹ mọ̀ mọ omi lọ̀kọ̀ làbí omi odò yẹn jẹ̀ bẹ́ẹ̀ tí fọ̀ ní àgbà ti wọ omi ti lọ lókè láìsè omi nì ṣáájú. Ẹ ṣe àyẹ̀wò fínífíní àògìn àbí òkè ilé wín kẹ́ ìkó inú ilé ẹ ṣe gbogbo àlàyé fún aládùúgbò wọn ń pàtàkì onígbẹ̀ ọ̀hún lùkẹ́ làbí iye ọ̀hún jìnà sí òní ọ̀ díẹ̀. Ẹ kó ìdọ̀tí kò lífò àti ipa omi yẹ ọ wà lẹ́gbẹ̀ẹ́ ilé wín àti oko omi ọ̀nba omi kò lè àìtẹ́ kọjá dáadáa. Ẹ fi sáà kékeré lòkè ń bí ọ̀gá díẹ̀ owó díẹ̀ kọ́ wà nù wé ò ṣe pàtàkì hàn tọ́ọ̀ṣì ìchánẹ́ àbí bí ẹni àdí òní pìlìkà ẹ̀ kọ́ wà nù ẹ̀. Bẹ́ẹ̀ ti pé omi ti ń lọ lókè kọjá ó ti ń wu ilé wu làbí ohun òní ẹ̀jọ́ ń gbé ọ léwu. Ẹ mọ̀ ṣe kẹ̀kẹ́ yẹ kọ́ tó fi ń wewu kóhun kọ́yákọ́yá kẹ́kọ̀ọ́ láyé ẹgbẹ́ bẹ́ẹ̀ kẹ́ẹ̀dá pọ̀ mọ́ ìdílé yé ń gbà òní ọ̀wà léwu lálejò àbí kẹ́ lọ láyè ọláàbò yé olùdáyọ̀ ń kó fi fọ̀ yín. Lúwájú ewu omi yalé ìṣesí wa kẹ̀kẹ́ ṣe pàtàkì ilé iṣẹ́ ilẹ̀ Benin yẹn ṣe àbójútó ààbò ọmọ ìlú ń pè gbogbo ẹ̀yin ọmọ ìlú láti wà ní ìtají láti gbẹ́ ìgbẹ́sẹ̀ yẹ kò ní kó yín léwu àti láti tẹ̀lé ìlànà yẹn làkalẹ̀ kẹ́ lè fi dáàbòbò àwín àti gbogbo ònẹ́wí wọn. Lápapọ̀ nínú ìdènà ìyẹn lọ́wọ́ àti ìṣesí dáadáa a lè dí ewu kù bọ̀ ká sì gba ọ̀pọ̀ ẹ̀mí là bí ẹ̀wà náà ṣo làbí ẹ nílò ìyẹn lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ ẹ̀pẹ̀ 118 ìkéde ti láti ojúlé iṣẹ́ ilẹ̀ Benin yẹn ń ṣe ààbò ọmọ ìlú ọba ń pè ní abépèsè.